àmì ìmọ̀ bọ́ yọ̀ǹda gọ̀jọ̀gọ̀jọ̀ sí bàbá mi ẹni tó dá ọ sí tẹ̀bí tara gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run kò ní dá kọ́ mọ́ máa dúpẹ́ o mọ́ jíjú ọpẹ́ kọ́ mọ́ yọ gbogbo ìgbà tó bá ṣẹ́gun oṣù tó rẹ́yìn oṣù lọ́yẹ kọ́ mọ́ yìí ní oṣù tó kọjá ńgbà tá à ń ṣe suya night bàbá kan fún wa ní owó tásẹ́rẹ́ kan ó ní kí n pín fún gbogbo àwọn èèyàn and mo gbé fún ọmọ kan tó pín fún gbogbo wọn mo ráwọn tí ń dúpẹ́ wọ́n mú níwọ̀n bá bó ṣe mọ ìmí ó tún ti ṣe mí tó bá tún ti dalẹ̀ lórí YouTube lórí TikTok a tún mú àwọn díẹ̀ bí ẹ̀mí ọlọ́run ṣe sọ pé ká ṣe nìyẹn ọdún ó máa wà lórí Facebook YouTube and TikTok láàárọ̀ yìí ní aago mẹ́fà ẹnìkan ní bí èlò ló ń fi ilẹ̀ ní tí ìsọ yẹn ó dìgbà bá dórí Facebook tá a bá dórí YouTube màá sọ tó ṣe wọ́n ní yin ni kẹ́ni ó ṣe mí bẹ́mi gan tí mo jẹ́ wòlíì yín báwọn èèyàn kọ̀ọ̀kan tí mọ̀ọ́mọ̀ọ́mọ́ sọ pé ẹ ṣàánú àwọn èèyàn báyìí bẹ́ẹ̀ ló lọ́hún ṣàánú èmi náà ó dúpẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fàyè tèmi náà bàbá àrà ẹ evergreen lórí yẹn inú mi sì ń dádùn láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ̀mọ́ bó ṣe ń dúpẹ́ máa fọwọ́ kàn dodo máa fọwọ́ kojú máa fọwọ́ kan rí gbogbo ibi tó bá fẹ́ kó gbà wòsàn ni ọ máa fọwọ́ kàn à ń bọ̀ ńchọ́ọ̀chì lónìí pẹ́pẹ́ yọ ọ̀pọ̀ mọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ ọlọ́run la bẹ̀rẹ̀ ìsìn ìgbọ̀wọ́lé ló ní rà bá jì gan.